0: que ça me et me tin toro et me fai bara mo passé loru ko jesu oye jada
1: amen
0: jesu to ni agbara lati gba ni lowo ijoba okuku o ma gba ola
1: amen
0: in the name of jesus mo fe re eleni da fuju reju oni lo woli gbogbo branches wa pata la ma transmit si wa ni oro ofe lati woli re oni ga ni oja tutule re ara mi si ara ti gba ola ni pa ororo ti a dale mi lori. By the virtue of my anointing, I decree and I declare Igbekwa banana ye boyaja.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Gbogbo ti bela yi ka woli woli wo di se woli na nse calendar lo biri eto mu e gbo bo ti so
2: inji wa ka o so emi lo ti ni ere oruko ile so wa to pati apolo ibata se be ti o ti na ro pa message from promotion to bo o sha no ti ba to ma na o to pe ro ba to ti da e pe o tu ba ni da promotion to bo ti na ro ni dera kaninda babari lati 2022 ti mo ti lo si chotu re zi boye wo mo ko wa ri pe o ma ni ko bi kaninda ko ni e ko so bi bi ke wa kaninda bi mo le se wa kaninda ni mo ko kaninda ti mo gbe ki to wa lo fun se ko ni tabi ni ni fi bo wa ko ma fi se ni to wa mo gbo pe o fi si ni mama ko o ni kaninda ndo pe a o sise mo a fi sun mo le fi bo wa ko to di pe mo fi se ko ni tabi ni bo jo si mo fi lo fun ni tabi ni bo ni wa lo ba kaninda ni so pe o ya mo lo ba yo fun wa pelu ni se n to ju ni wa ti a n pade soju ni to do awo to fe coordinate ni tabi ni to ma se n se ba ni irun kan ni po afta ta se tabi ni po ibi ti mo expect pe o ma fi ni si elomi na gbe wa mo tun ni to mo wo ko si program ta wa n ma se ni a lo se tabi ni ma se a lo se tabi ni de pre ma wa gbe ni ni wa ko position ti mi ni o fi bi eyin ni ma ni o gba to wa di ending of april alẹ on the 30th on saturday the 1st ọmọ ọzọ ìṣe mú kọ ìtí mẹsàgì wọlé sórí fún yẹn fún kọrin congratulation ọmọ ọmọ kí tó lọ mẹsàgì kan ọmọ ẹni tí wọn pè mí láti bí ṣe à congratulation ọmọ ọmọ congratulation ọmọ ọmọ ṣe mú fi mú kọ wípé wọn ti promote mi láti bí wọn tún padà lè ṣe interview mi ò ṣe ní interview náà láti lè ṣe interview tí wọn ẹsẹ ẹgbẹ tí wọn ò fún mi ti lọkọ mi kú ẹyìn lè mú wọn lọ ṣe interview mi ò lọ níbi tó wá rọrùn fún mi tó wá fi ń síbẹ̀ ibi tó mi gan ibi tí mo rò pé à mo fẹ́ ó yẹ kan fi mí sí ọlọ́run fi àyẹ̀yẹ sílẹ̀ pé wá fi mí sí àyẹ̀bí tó pé ọkùnrin mi ti balẹ̀ mo ti lẹ́nu tó pé mo lẹ́nu ọ̀rọ̀ tó pé mo lè bá wọn sọ̀rọ̀ tó pé wọ́n lè gbọ́ jáde ń pàfọ́n dáadáa fi ibi ní tìǹtìǹà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣe bí ọba ọba tó ń gbọ́ àdúrà nítorí pé ní 2023 tí mo wá ṣe gan tí ò ṣiṣẹ́ tí ò sí nǹkan kan ọdún yẹn náà náà tí mo ríṣẹ́ tí mo ní tí mo wá lọ ṣe tẹ sí ọba gbọ́wọ́ lé ní ọba sọ fún mi wípé mi ò tún bá wọn láwùn wọn ọ̀dá owó òtún dá mi ná ní ọba ṣe bí ọba mo fi ọba nítorí pé ọ̀rọ̀ rẹ ó ń ṣe nínú ayé mi ẹ ṣe bàbá ẹ ṣe gan dúpẹ́ mo dúpẹ́ nípasẹ̀ ọlọ́run bá ṣe bí ọba ó máa dá ìdílé mi lọ́la ẹ ṣe bàbá ó bẹ̀ bless you sir.
0: Ẹ sọ pé

0: sọ fún ẹ mo náà nínú Jésù mo ti sọ fún ẹ ìgbàlà ń bẹ nínú ẹ ìṣẹ́gun ń bẹ nínú ẹ ìwòsàn ń bẹ nínú ẹ àìmọye testimonies tó ti ń gbọ́ gbọ́ mi sà eléyìí gan tó kó confuse ẹ kó mọ̀ pé lóòótọ́ lódodo nínú Jésù mo gbàdúrà lórúkọ Jésù ó máa gbà ẹ là oníṣẹ́ ìyanu ni tí ẹ̀jẹ̀ ó fẹ́ ti sample lábúlé yín oni ma ni agbara sa eyan bi amo e ma gbagbe oja yin sile a ma fi gbadua laaro yi a to gbadua lori facebook laago mejo ni asale eja pade kajo gbadua lori tiktok lori youtube ati lori instagram mo gbadua loruko jesus aye re adide mo laye re ma adide in the name of jesus stand by agba testimony okunrin to se dama wala nu ẹ̀wọ̀n tó lọ sọ ayé ẹ̀dá àti èèyàn ńlá ni kò sáláàrí ẹ̀wọ̀ tó òun tó rí kò kájú ẹ̀ because ó jalè ọlọ́run ìgbà tí yíyẹ sí ọlọ́run dá lóhùn lónìí sọ ẹ̀dá mẹ́wàá ẹ̀ san ọ̀rẹ́ ó tọ́ bẹ́ẹ̀ ní ọjọ́ ìsinmi ẹ̀tẹ́wọ́ sí fita gbogbo ẹ̀ tó lọ máa lò lónìí ó sọ ẹ̀dá mẹ́wàá ni ó san ọ̀rẹ́ ni àbó máa sọ sídìí ẹ̀ mo wú lórúkọ jésù ó ti rà ánú bá òní ni a máa ń gba communion agbara àti ẹ̀jẹ̀ jésù iṣẹ́ agbára ni eléyìí máa ń ṣe ní ayé ènìyàn omi rẹ wà á gba ẹ̀jẹ̀ jésù ó mú un bẹ́ẹ̀ ó dẹ̀ fi sínú omi ẹ̀ mo máa sọ fún ẹ nínú ìsìn ìta fẹ́ fi omi náà sí lórúkọ jésù mo pálásẹ gbogbo ìbọdè àwọn àgbà ní àgọ́ ara rẹ ó yà parẹ́ ọ̀sẹ̀ tuntun yìí wà á bá àánú pàdé ògo rẹ̀ ajáde in the name of jesus wà á dẹ̀ ṣerí ọba jésù olúwa wa nínú ìrìn àjò jerusalem máa mẹ́nu bàrọ́là a fẹ́ sọ̀rọ̀ nípa jerusalem tí a fẹ́ lọ tètè lọ rẹ́gísítà kájọ gbàdúrà kájọ ìrìn àjò yìí mọ́ ọwọ́ látàgbára ẹ̀ ó máa bẹ̀ ọ́ wò mo gbàdúrà lórúkọ jésù ògbó rẹ máa jáde wà á dẹ̀ ṣe bí ọba in the name of jesus ká gbàdúrà fáwọn ní bẹ́ẹ̀dì òní tẹlifà nǹkan tí ẹ wà ń bí ẹja gbàdúrà fún gbogbo ẹyin ọlọ́jọ́ bí òní òní wedding anniversary mo gbàdúrà lórúkọ jésù ẹni tó dáyé àti ọrùn ọjọ́ òní ọjọ́ ayọ̀ yín ni mo wá pàṣẹ ayọ̀ àti ìdùnnú sí ayé yín lórúkọ jésù ògo rẹ máa jáde wá ayọ̀ àti ìbùkún kó wọnú ayé rẹ ayọ̀ àti ìbùkún kó wọṣẹ́ rẹ kó wọ ìgbéyàwó rẹ in the name of jesus ẹ ó dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà ànúgbà in the name of jesus yàwó celebrate wa tó wà ń bí ẹnì kan náà ni Olatunde Israel happy birthday to you lórúkọ jésù wàrà ànúgbà mo ní wàrà ànúgbà mo ní wàrà ànúgbà in the name of jesus kó àká nọmbà sílẹ̀ 3032670285 Mustafa Solomon Moses Solomon Abujade ní First Bank lórúkọ jésù wàrà ànúgbà mo ló máa rá ànúgbà mo ló máa rí ànúgbà in the name of jesus mo gbàgbé pé a máa ṣe kíni o a máa àánú ẹ̀tọ́ owó ẹ kí ẹ̀mí gbèsè yẹn kó jáde àfẹ́sẹ́ lórí ẹ yẹn ní kankọ́ èèyàn abiyamọ ẹ̀mú ọ̀jà yín dání àfẹ́ àánú ẹ̀tẹ̀ ọ̀rọ̀ ló débẹ̀ ẹja ṣe bó ti ṣe kó baálé rí bí ó ti rí àwọn kan sọ wípé àwọn ò ní ọ̀jà ńlẹ̀ oh my god ìwọ mú aṣọ kan tó ṣe sànjà máa mú bọ mú dání tá a bá dé agbami àdúrà ó mọ pé ọjà ni ọjà ń jẹ gbogbo abiyamọ tó sànjà láì pọn mọ táwọn fẹ gbógun tí ọmọ rẹ tálógun ọmọ rẹ ò ní yọ táwọn ò ní jẹ wọn mọ ha ojú máa tì wọn in the name of jesus ògo rẹ ajáde wà á dẹ̀ ṣe bí ọba ẹ múra a ti múra báyìí wọn náà múra a máa pàdé ní fún àpẹ ní ọjọ́ friday mo fẹ́ rí ẹ yes ẹ tẹ wà nílẹ̀ haúsá tẹ wà nílẹ̀ ibo ẹ máa múra ká máa bọ̀ wá lábẹ́kúta ni o nìbàdàn lákùrẹ́ mo expect yẹ ìpàdé tó ní agbára ni sà lórúkọ jésù ògo rẹ máa jáde wá wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa ẹ tẹ́wọ́ síbí mo súre fún yín with a bless your way. Best and more blessed, I pray my way. Moi bonu bwe jejes lo ru ko ju agbara ko wo no we
1: amen
0: apere baba ko gba gba
1: amen
0: ku so do mi nira
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: ko ju se nikan fi da loju bayi pe
1: emi gogo le ri ko
2: Benny, but you're not listening to my wife. You should be of International Power Line City, kilometer 54. We go see by the expressway. We go up the bus stop in Benny. The real family run out to my bus to be over. Oma ni agarasa. 24 hours marathon prayer. Etuya ya mabofu te kwa no shukeji. Etuya ya doyi. Kajo badwa badi si ayokoko. Kiti tabatu bonu adwa gatafte mojo ojo Friday, July 34th. Udagumefa uroku kwa ojo keji Saturday kato pari. Indi mi 9.0 na kori. What is the message? You read there. You read Tura, you read Omo, you read Tisa, you read Oro, you read Oro, you read Bega, you read Latin by way Belu, you read Latin day Koto Fair, Omani testimony to Koya Bay. If I'm your ruler, you don't see me at the same time, you know, you put your Pokati at Baye, he seminars apostle Dr. Esemo Mustafa JP, Atimama prophetess Miss Mustafa, Baba Timama Shabioba, Ubu Balejo, Ubali, what if Balo Shuke, you read Tura Master, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know, you know

0: Àwa ti gbẹ́rẹ́ tó dùn jẹ́ sọ bí ẹ wá gbọ́n náà. Àwa ti gbẹ́rẹ́ tó dùn jẹ́ sọ bí ẹ wá gbọ́n náà. Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń kà tí fún tẹ ẹ dọ́ni ó gẹ́gẹ́gẹ́ ẹ bà gírí gẹ́gẹ́gẹ́. Wọ́n ń bèrè pé ròyìn kí la wà ń kà ó tí fún tẹ ẹ dọ́ni ó. Ami. So ìjín jí ẹlẹ́ni ní kùtù hàì fẹ́ni adẹ́dà dá sí tó sì jí sáyé bá a bá jùbọ ẹni ó jí ni tán tá a sì ṣàpọ́nlé ẹni àṣùwà ṣàká ní àṣekáṣẹnu lóge lókù. Ojúmọ́ aláyọ̀ o, ojúmọ́ eré, ojúmọ́ ìdùnnú, ṣaworo ẹyọ̀ bó bá ń balẹ̀ báyìí ró ní ró ṣaworo ìdùnnú kó balẹ̀ kúrò lẹ́ẹ̀dẹ́ tàwa àti tẹ̀yìn o. Ẹ kó ojúmọ́ lóde tòní. Ẹ káàárọ̀ sí ìkànnì alára àgbàyídá àkọ́kọ́ rédíò tó jẹ́ taládàáni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ bá rí ẹbí. Lónìí ọjọ́ 26 ní oṣù Agẹmọ oṣù keje 2024 àtúgbèdé o ti fún tẹ̀dọ̀ ròyìn ọ̀sẹ̀ tuntun la mú lọ́jọ́ tòní tí í ṣọjọ́ Àìkú Sunday àtàwọn àtẹ̀yìn àjọfà Àìkú dẹ́gbẹ̀rà ni. Ọláyẹwájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ tí mò ń jẹ́ Elifaso Lóyìnrè ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà àgbòjì ẹfun papọ̀ jọ G Square Arco Sky G Masun Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental.
1: Ó dé ojúmọ́ tó mú wa lónìí ojúmọ́ owó ni ojúmọ́ ọ̀la ni ojúmọ́ Àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ eré gbogbo o. Kó sù wá bọ̀ lọ́sẹ̀ tuntun tá a mú lónìí. Sóní náà ni ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀. Àwa kì í káàbọ̀ sórí ìròyìn lè ta pè ní ti fún tẹ̀dọ̀ ròyìn. Ẹ ti ń jẹ́ láti 19 tó ti pẹ́. Tàárọ̀ yóò tún bá ilá mu kò ní gbòdì lára yín. Ìyá àdínní yín náà ni o. Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́. Mọ̀mọ́.
0: Ó ń gbégéjì.
1: Mọ̀mọ́.
0: Ó ń ṣe nọ́mà.
1: Mọ̀mọ́.
0: Alẹ́ tìlẹ̀.
1: Mọ̀mọ́.
0: Tàgbàjẹ́ náà fún.
1: Mọ̀mọ́.
0: Ìyá ṣẹ̀rí.
1: Mọ̀mọ́.
0: Ọkọ ṣẹ̀rí.
1: Mọ̀mọ́.
0: Ó kù díẹ̀ bí léńjà náà ni lẹ́gẹ́já ló kú o. Lẹ́gẹ́já máa ló kú o. Tó gẹ́gẹ́ bá ẹ ṣe mọ̀ pé àwọn àkọlé ìròyìn la máa ń ṣàbí ìṣàbọ̀jọ fún yín náà kó tó di pé a kàn sí agbámi ìròyìn nígbà tá a bá rojú ọjà pàápàá tá a bá dé. Ìwé ìròyìn Daily Post ń bẹ lóòrọ̀ tòní The Punch Sunday Punch wà Sunday The Nation náà ara wọn ní ṣe Vangard Guardian. Gbogbo wọn pátápátá ni wọ́n dé ti ròyìn lẹ́kùnkẹ́kẹ́ àti ẹ̀kúnrẹ́rẹ́ wọn. Daily Post rèé lápá ọ̀dọ̀ mi ń bí àwọn àkọlé ìròyìn náà ló ń ṣe mí kámi kámi kámi kámi kámi mọ́ kámi ìṣó. Ohun tí mò ń wò ń bẹ̀ náà rèé o gẹ́gẹ́ bí àkọlé ìròyìn ọjà rí. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ méjì kan rèé o nílé ẹ̀kọ́ ńlá fásitì kan tó ń bẹ ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní wọ́n ti júwe ilé fún wọn pé igbó eré ni igbó ní ti ṣóṣó ń gíro.
1: Kí wọ́n lọ máa túṣu sódó fáwọn ìyá wọn.
0: Máa túṣu sódó.
1: Káwọn ìyá wọn lọ máa gún níyàn.
0: Wọ́n máa gún yán kí wọ́n lè máa jọ̀lù bọ́ fún ìyá wọn kán rò ó lọ́kà. Bẹ́ẹ̀ ni kí wọ́n yan gbàgúdá fún ìyá wọn tán kán fi léyìn ìṣẹ̀bàjẹ́ gàrí dénú. Kí ni tí àwọn ọmọ yìí ṣe? Àwọn ọmọ bójú kókó bí ẹja kóńkò yìí. Àwọn ọkùnrin méjì tí wọ́n ni wọ́n ṣèṣe kàkàǹṣàkọ kàkàǹṣàbò. Àwọn ará gé agége gé gébrẹ gé gégémù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Sódó
0: sódó.
1: O tó wọn orílẹ̀ wọn lọ́tọ̀. Ilé
0: tó lọ nù wọn létí láwùjọ èèyàn
1: mọ́nà. Àwọn àkọ́dá wọn bá nǹkan jẹ́. Ó dẹ́ tó bá níbẹ̀ wá já lọ tààrà tààrà sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tààrọ̀ tòní ẹni tí í ṣe ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin. Eléyìí tó ṣojú àárín gbogbo ti ìpínlẹ̀ Bauchi Abdullahi Nenge. Òun náà ni màá ń pẹ ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà ṣàkíyèsí o pé ẹ wò ó kẹ́tún wo bí ẹgbọ́ kẹ́gbọ́ sétí. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà kì í máa ṣe ẹ̀ka ìjọba aláṣẹ ilẹ̀ yìí ọ dádúró láàyè tiẹ̀ ni. Kí ni tó fọ sábàbí tó fi ń pè é ṣàkíyèsí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o. Bákòókò rẹ̀ bá ti tó ni o.
0: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti sọ̀rọ̀ wípé kò sí méjì tó yẹ kí ilé ẹ̀kọ́ ńlá fásitì gbogbo kí wọ́n máa rí múṣe ju wípé kí wọ́n máa gbìyànjú láti máa wá ọ̀nà àbáyọ sí àwọn àdojúkọ àti ìpèníjà pàápàá jùlọ lẹ́ka ti ìmẹ́hẹ ètò ààbò àti ọ̀wọ́ngógó oúnjẹ. Èyí gan ló yẹ kí wọ́n máa ṣiṣẹ́ lé lórí àtọ̀wọ́ngógó oúnjẹ ni àti ọ̀pọ̀ rẹ̀ náà tó jẹ́ pé ó ku ọ̀nà tá a gbé gbà tí oúnjẹ ò fi ní máa bàjẹ́. Gbogbo oríṣiríṣi nǹkan báyìí tá a fi dáàbò bo oúnjẹ wọn ni ara àwọn tó yẹ kí ilé ẹ̀kọ́ ńlá fásitì wa gbogbo kí wọ́n máa mú ṣe nìwọ̀nyí ilé ẹ̀kọ́ máa ń wá ọ̀nà àbáyọ ni ibẹ̀ ni wíwá ọ̀nà àbáyọ ti máa jáde sí àwùjọ pé tó

0: tọ e ka bo pada lati oju oja be ni ti fun tedo royin o wa fe gbina ya lako lako agadama daru
1: kiko
0: ma faso san imu ni ti fun tedo royin to se gede to gbere gede o se bi omode o gbe tun fulu dani ti fun tedo royin mo show ma de ni show on ready bo oro da wa loju ko oju ko ni woro si woro ni e ni gboro si gboro okay na iroyin na re e ma gbo iroyin ti o nwa lapo odo temi mi eje nti kokomu lati ntimole pe ni eje mu latodo ijoba apapo le Nigeria nibi ti ijoba apapo orilede Nigeria na ni o ti wogile awon irandi oro kan o ipe e ma se da won lohun o wipe won fe se alekun owo ina ba ni ko si ti nje eto kankan be ni ipamo fun enikeni fun owo ko owo yohu ti awon ti gbe nlo ina awon awon owo ta nso se mo pe owo lowo la beja lale omi owo lowo la abekunu gbo owo lowo ba eto eto lagbado to ti elebe ani owo bande owo banbi owo banti owo bandana ti be be lo
1: atowo ban to wa lori ofuru gbadana
0: awon ban gbadanu ban zero okay na woni ko si ntum je eto kan ni ipamo abi ikoko lati se alekun owo ina ba fun enikeni ninu oro to bode lojupo ayelujara x lojo abameta saturday oludamoran pataki fun are te ba so nipa nton ni se pelu agbara ina oba ani abe office ti igbakeji are orilede Nigeria eruko re ama je sadiq wanka lo soro pipe awon iroyin kan jade o to si je wipe won tin lo oro loju latoju won lo eyin won lo sodi nipa nto ti sele tele jaju ose ta wa yi nitori idi eyi ka pa bi ka yo abidun e kuro oni ko si ni ipamo gege bi eto ati ero lati se alekun owo ina ina oba fun awon onibara gbogbo ijoba duro lori ero re gbogbo lati ri pe idaabo gbogbo ile gbogbo eni pelu bi nkan se nlo yi na ni awon o se ma wa fun won o won ka se lala yi oro wipe oro torun eleyi ti o waye nigba ti on te pepe re ni Ashurami Square 3.0 ni eto kan to waye nu ni ipinle Eko lojo kejilelogun osu agemo osu keje ta wa yi na ni o daju so awon ilekun anfani lori sirisi to le sikale leka ti agbara ina oba ati awon afojusun atunto atunto afojusun to ti wa lojo to pe ti ijoba gan funra re ti ni oludamoran pataki ohun awon oro re to so na ni o gbe jade be o nibi ti o ti se lalaye oro pe to eyi ni bi ijoba na nse ni awon agbe kale atunto eto eyi to je pe yo ma se ogbaragada elekun ore fun gbogbo eni leka ti agbara ina oba ni oni nitori na nko ko si n to wa jo o bi pe ijoba apapo orilede Nigeria fe tara be fi owo kun owo ina oba bawo lo se jora won iya e lo ni koko o laro mole
1: o de to ba ni be wa je lo tara tara sile igbimo asofin agba wa lo lede wa Nigeria o nibi ti eni ti se omo legbimo asofin le to soju arin kokun ti ipile Bauchi Abdullahi Ningi titi salaye oro fun eni ti se legbimo asofin agba nile yi iyen Godswill Akpabio score o pe kini nwi ni o ni be yan obama eja tun ara wa leti o jare o pe legbimo asofin agba ki se eka ijoba lase o da duro laye oto ti eni Ningi eni to be ni salaye oro lori awon esuko esuko eleyi to ti waye lori awon eka leka to ti awon ajo lajo eleyi to je ti ile ise are leye latari bi o ti nfi esun kan won ni legbimo asofin pe bi e ba ke si won bi e yoju si wa o e wo salaye lori awon oro kan eleyi to ba jeyo won ni jeje mo wi pe ko loro si ni a ma ya opo won ki ma yoju o ti legbimo asofin lati wa wi tenu won o tesiwaju na awon oro eleyi to gbe kale yen ningi ni o pe e wo ba won se wa yi won ya won o sipo gege bi alakoso abi won wa yan awon gege bi oga aga kan lati ma otuko awon ajo tabi eka kan onira ko ri be oni awon gege bi asofin agba lo lede wa Nigeria adibo yan wa ni bi en ti dibo yan awon eyan kan na nile yi o tesiwaju o pe bawo ba wa ri bo ti ri yi ile igbimo asofin won le ko iwe iri si awon igbimo te ko to eti me ninu ile igbimo asofin pe e ka tabi ajo te ba nawo si pe ko wa lati wo sele yoro lori ohun te ba bi won tinu won ba wa ko ti ogbon yin lati se be e lafa ni ati ko we kilo si won o bi e ba tu wa ko ti ogbon yin sori awon iwe eleyi te ba tu ko si won na e wa ni anfani lati ko iwe si eni ti se e lo le de wa Nigeria ko le mo wi pe awon eka ati awon ajo eleyi to yan labe idari isejoba re o na lo je pe ohun gbogbo ti won se o lodi si ofin le yi iwe iroyin daily post lo gbe o eleyi gba ke seri e nbe
0: kaabo ya seri oko seri
2: thank you
0: to eje ki tun gbe apa oferegege o di ile oni temi ile oni temi ko leleyi o
2: okay
0: eje ma lo ba won o ka ma lo si inu iwe iroyin the punch lo ro tuni okay me ba si pe loni temi na oni ti gbogbo wa la re tinubu
2: be ni
0: are bola ahmed tinubu lo ti ke si gbogbo awon alakoso ati alase ile eko nla fasiti gbogbo nle Nigeria wi pe awon imoran eleyi to je pe ton ti eri to daju ti o se ni lanfani ati ogbon nu loni ranran gege bi ona abayo fun awon ipenija gbogbo tin doju korilede Nigeria na ni e ma mu wa eto abo to mehe to fi dori bawo la se si daabobo fun ise agbe onje lewa ati oju ojo ni yiyi pada ton ti awon kan to ni se pelu imo ero ti igbalode
2: okay
0: tinubu na ni npe ipe ni ojo abameta saturday nibi eto ayeye keko jade ni ti ile eko nla fasiti nigeria university of nigeria nsukala pe ti se le karun din ni ogota ru re 55th convocation ceremony of the university of nigeria nsuka nibi ti o ti je pe ani ti se giwa ile eko nla fasiti ti benin iyun vice chancellor of the university of benin ojogbon edoba omorege lo soju are nigba ti o bere si ni soro gege bi alejo pataki ohun oni na ni to bo si to ngbenu are soro wipe are so wipe awon iwadi gbogbo to je ti alakada academic research ele to je pe o gbodo tayo inu ogba fasiti abi oro yara ikawe nikan to je pe yo ma moriso awon ile ise ibi ise gbogbo nibi to je pe awon bi ta ti le samulo awon kan won yi re to si ma mu ayipada otun ati idagbasoke to gboyin gborigi fun eka ti eto oraje ile wa la ni lati ma mu se nigba ti ijoba lapo odo ti e to n kopa ti e gege bi oro are oni mo pe nija eyin ile eko nla fasiti nle Nigeria wipe ipe ta pe yin yi e saragiri egbera ki e wa ojuse yin se bo ti to ati bo ti ye a ogoro oniruuru awon adojuko lorilede wa Nigeria n dojuko lasiko yi da ba n soro nipa ti eka eto abo bo ti mehe ni abi ti oro to lo n je de pipese re bo se dogun dode iyipada oju ojo ojiji ke eyan oji tan ko tutu omo mu ni lako lako ke eyan fesun na koro ma mu ni labo labo ati awon kan mi be to je pe a nilo lati tete jigiri ka wo ona abayo si oni a n foju sona fun eyin ile eko fasiti gbogbo wipe awon imoran ati ojupo ojutu ona abayo taara oun naa ni ke ma mu wa to si je pe orese mule toun teri e ta fi ma dojuko awon adojuko wa yi nigba to ti je pe bẹ́ẹ̀ náà ni ọdẹ tó bá lẹ́ran lórí iná ọdẹ tó tọ́dẹ ní lẹ́ran lórí iná ìjòkun àgbẹ̀ ní níṣu lóṣù àgà àṣé ìnájà tó wà yàmì náà ní ń bá wọn nájà lájàṣẹ́ wọn máa fagidi nọgbó okú tọnu bọ́n bá tọ̀bùndé wa jẹ baálé ọjà ọ̀rọ̀ náà wá délẹ̀ wáyò kẹ ẹ wá mú kinní ọ̀hún ṣe ni iṣẹ́ kàn yín iṣẹ́ ni wọ́n ń pè ní ọmọ aláṣejẹ òwò kìkì ọmọ àṣelà bó tilẹ̀ jẹ́ pé ààrẹ tinubu sọ wípé lábẹ́ ìṣàkóso tòun nta pe ni eto eko o mumu loya atawon o besi ni awon oni tete lati ma ri wipe pataki ninu awon ti mu idagba soke ba orile ede ni yajo yajo o ma ni eka eto eko je awon na si ni sun nigba kankan abi fowo bu ke lati ma wo lasan are tinubu na lo soro pipe yen wo oniruru awon eto ta gbe kale bi e ta gbe kale fun eto eyawo fun awon akeko wa leka eto eko wọn ni gbogbo nkan wọnyi naa lati le mu pe ki eto eko kiko ko di irọrun fun gbogbo ẹni ti n kọ ni o bẹ́ẹ̀ sì ni kó lè bá jẹ́ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga wa gbogbo yóò máa jẹ́ ibi ìwọ̀ ìrọ̀rùn fún gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ kàwé síwájú àti síwájú sí punch ló punch ẹ̀ láàárọ̀ yìí.
1: Ó dá Sheik Gumi Ọmọ tó ti sọ̀rọ̀ báyìí o.
0: Ó tó jọ mẹ́ta
1: wọn. Ọ̀rọ̀ tó sì bóde lẹ́nu Gumi kò máa ní ṣe pẹ̀lú wa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ilẹ̀ Burkina Faso náà tún ni bàbá Ganusi o. Nígbà tí wọ́n mọ ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìjẹ́jẹ́mọ̀ wípé ẹni tí í ṣe olórí wọn nílẹ̀ Burkina Faso lọ́hùn-ún lè tó sì jẹ́ pé ìṣèjọba ológun iná ní wáyé ń bẹ̀. Ó níṣẹ́ rí o, ó kéré pọ̀, ó kéré láti mọ̀ pé òun ó gbógun tí òfin ṣẹ̀ríà ìyẹn nílẹ̀ Burkina Faso. Àwọn ọ̀rọ̀ yìí o náà lọ́mọ̀ jáde o láti àkàtà Sheik Gumi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tiẹ̀. Eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣàpèjúwe ẹni tí í ṣe olórí ológun wọn tó sún jẹ́ olórí wọn nílẹ̀ Burkina Faso ìyẹn Captain Ibrahim Traoré wípé ó kéré pọ̀ bẹ́ẹ̀ sì ni ìrírí rẹ̀ tẹ̀ ń wòun kò tó nǹkan tá a bá ń sọ̀rọ̀ nípa òfin ṣẹ̀ríà tàbí ìṣèjọba eléyìí tó nítumọ̀. Nígbà tí ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ o oníṣẹ́ rí Ibrahim Traoré èyí tó ń sọ nípa rẹ̀ yìí aláìmọ̀kanmọ̀kan ni o léyìí tó jẹ́ pé àìmọ̀kanmọ̀kan rẹ̀ ń kọ́ mọ̀ nkankan tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò mọ̀ nkankan tá a bá ń sọ̀rọ̀ nípa àwùjọ bẹ́ẹ̀ sì ni ò mọ̀ nkankan tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú lágbàáyé. Gẹ́gẹ́ bí Gumi ṣe wí o oníṣẹ́ rí àwọn ọ̀nà eléyìí ti Traoré tó ń gbé àwọn ìgbésẹ̀ kan ó ní kò lè fún àwọn èèyàn rẹ̀ ní àǹfààní bó ti wùwò mọ́ ó ní ẹ̀ṣẹ̀yìn lé ní. Ẹlẹ́ẹ̀kejì oníṣẹ́ rí àwọn ìgbésẹ̀ kan eléyìí tí Ibrahim Traoré ìyẹn olórí wọn nílẹ̀ Burkina Faso ó ní yóò fún àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé agbáwèrè mẹ́sìn ni wọ́n tàbí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ìgbàgbọ́ wọn àti èrò wọn ó le lálẹ́ jù ó ní yóò fún wọn ní àǹfààní láti máa fẹ́ tàbí elégbé kí wọ́n máa ṣe bó ti wù wọ́n ìyẹn nílẹ̀ Burkina Faso ni o. Ó wá kìlọ̀ pé àwọn ìgbésẹ̀ eléyìí tí Ibrahim Traoré tí ó mọ̀ gbé kó jẹ́ kó rí dájú wípé ó ní àgbọ́yé kíkún nípa rẹ̀ o bẹ́ẹ̀ sì ni àwọn ìgbésẹ̀ ọ̀hún kó rí dájú pé kì í ṣe eléyìí tí ó pa àwọn ènìyàn rẹ̀ lára nígbà tí wọ́n mọ̀ pa bíyà bínú ọ̀rọ̀ pàápàá jùlọ lórí ìlànà bí ẹ ti bí Ibrahim Traoré ẹnu Gumi ló ti dun o. Ó ṣe lálàyé pé Ibrahim Traoré tá a sọ nípa rẹ̀ yìí ṣe bí ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún 1988 ni a bí ẹni ọdún 38 years náà ní ṣe oníṣẹ́ rí gbogbo ìgbésí ayé rẹ̀ ológun ológun ológun ológun ológun ni o léyìí tó jẹ́ pé bá a ti ṣèlú bí ti gún mọ́ bá a ti ṣèlú bí ti tò bá a ti ṣèlú bí ti lọ gerege gan. Ọ̀rọ̀ ọ̀hún òye Ibrahim Traoré bó ti wúwo mọ̀ ọ́ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ o pé ẹ wo àwọn ìgbésẹ̀ tí wọ́n ti àkàtà Ibrahim Traoré ààrẹ ológun wọn nílẹ̀ Burkina Faso jáde yìí yóò bẹ̀rẹ̀ sí ní yẹ̀nà yóò máa la ọ̀nà ìní fún àwọn agbáwèrè mẹ́sìn kan tàbí tá a lè pè wọ́n sí alákatakítí ẹ̀sìn tàbí tá a tún lè ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí àwọn ẹ̀kẹ́lẹ́ tó jẹ́ pé èrò wọn nípa ẹ̀sìn ó le lálẹ́ jù ó ní yóò mọ̀ fún wọn ní àǹfààní àti fẹ́ máa tàbí elégbé ní ìpínlẹ̀ ní ilẹ̀ Burkina Faso ni. Ìwé ìròyìn Daily Post ló gbé láàárọ̀ tòní ẹgbà o kẹsẹ̀ rí ẹ̀ ń bẹ̀.
0: Ó dáa tó lápò ọ̀dọ̀ tèmi bí ìwé ìròyìn The Punch ló gbé jáde ọjàre ìròyìn náà rèé níbi tí wọ́n ti ní àwọn alákòóso ti ilé ẹ̀kọ́ ńlá fásitì kan tá a mọ̀ sí Confluence University of Science and Technology tó ń bẹ ní ọ̀sàrà ní ìpínlẹ̀ Kogi lọ́hùn-ún wọn ni òun náà ni wọ́n ti rán àwọn akẹ́kọ̀ọ́ méjì kan lọ sí ilé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n àti wọ́n ní wọ́n jẹ̀bi ẹ̀ wípé wọ́n ní àjọṣe oní ìbálòpọ̀ akọ-sakọ kàkà-ń-sakọ wọ́n ní ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún náà ni ó sì tún ti júwèlé fún àwọn mẹ́rin míì náà o nítorí pé àwọn yẹn wọ́n fa gídígbò nínú ọgbà bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ọ̀rọ̀ òfin tó lọ̀rọ̀ òfin tá a bá ń sọ̀rọ̀ ti ilé ẹ̀kọ́ fásitì gbogbo àtẹ̀jáde ọ̀rọ̀ kan tó bóde látọ̀dọ̀ ẹni ikọ̀ ìgbìmọ̀ ẹ̀ka tó mójútó ètò ìròyìn ní ilé ẹ̀kọ́ ọ̀hún sọ̀rọ̀ wípé ìjúwèlé fún àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí náà ló wáyé níbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n ọrú rẹ̀ ti ilé ẹ̀ka ìgbìmọ̀ tí ó jẹ́ ti aṣòfin ilé ẹ̀kọ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n dá alábàá lóníranran látọ̀dọ̀ ìgbìmọ̀ tí ó jẹ́ ti elétò ìbániwí fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ni tọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà kàn wọ́n ni nínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí wọn tó sì di bíbuwọ́ lò látọ̀dọ̀ ọ̀gá àgbà lẹ́ka tó jẹ́ ti ètò ẹ̀kọ́ ta lákàdá ń bẹ̀ igbákejì ọ̀gá àgbà lẹ́ka ti ètò ẹ̀kọ́ yún elì gbàdáfù wọ́n ni onáà ni wọ́n ṣe ẹ̀dá rẹ o tí wọ́n sì fi ṣọwọ́ sí ẹ̀ka tó jẹ́ ti elétò ìròyìn ti ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún tó wá di ta mọ̀ báyìí o wọ́n ni onumoko hamza tó wá láti ẹ̀ka ti ìmọ̀ ti biology education àti abdulaziz eneji tó láti ẹ̀ka ti mining engineering wọ́n ni àwọn méjèèjì yìí náà ni wọ́n ni wọ́n ní àwọn àjọṣe ìbáṣepọ̀ alákọ̀ọ́sàkọ̀ ìbálòpọ̀ akọ̀ọ́sàkọ̀ láàrin ara wọn wọ́n ti lé àtọkọ àtìyàwó wọn jáde báwọn tó wọ́n ni àwọn mẹ́rin tó kù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìjà làwọn ń jà ń tiwọn o ṣùgbọ́n àwọn eléyìí kan sáré lọ rè rọ ọkùn lé fún odindi ọdún kan kàlẹ́ndà ẹ̀kọ́ ni
1: yóò
0: ti rẹ̀ já wọn kí wọ́n ó gbọ́dọ̀ ti máa rẹ̀ já gan báyìí one academic session ìjà làwọn ń jà kiri okay ṣe ìgbà táwọn bàbá àtìyá yín di ẹrù fún pé ẹ mọ lọ sùkú àbígbà tẹyìn fúnra yín gan tẹ ń gbára dé àti lọlé ẹkọ tẹ ń lọ ṣé tẹ ń sọ ni pé boxing ring là ń lọ à ń lọ jà ni o tọ ó dojú ọgbagadé nu àwọn tá à ń wí yìí favour akọwé tó jẹ́ ti ẹ̀ka ti microbiology symbiat babamu haruna tó jẹ́ ti biology department zainab omayoza tó jẹ́ ti ẹ̀ka ẹ̀kọ́ ti biochemistry àti shukura bukola lẹ́ka ti biochemistry bákan náà shukura kí ló kó sí o shuku ṣeka àyájú mẹka ṣé è ṣe wípé ọ̀rọ̀ ìdá wọn jà sí torí gbogbo àwọn tí mò ń wọ̀ obìnrin màá níwọ̀n ìwọ bọ̀dá tó bá jẹ́ wípé mi sọ pé nǹkan kan bọ̀ tó bá ṣe pé ìwọ bọ̀dá kan ló wà bí àyìn ní gbogbo ìwọ nù ọlọrun wọn sì jẹ kí wọn fọ one academic session torí ọlọrun bọdá yìí emi lẹ ẹni mi wọn sọ pé bọdá kan kan àwọn obìnrin níṣà ọrọ bẹbẹ bá ti róbìnrin ọrọ ọkùnrin ni bẹbẹ bá ti ráwọn ọkùnrin
1: ọrọ obìnrin ni ó dé ẹjẹ lọ sókè náà kálọ polówó ọjà tá a bá wá padà dé tí fún tẹdọrọ yóò tẹsọwọ iwájú ẹkú kalẹ.
2: ìròyìn ayọ̀ dé o olúwa dreg wellness and healing center ń pé gbogbo èèyàn síbi àyẹ̀wò ọ̀fẹ́ láti orílẹ̀ èdè ọmọ ẹsẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ àyẹ̀wò ìgbàlódé láti ọjọ́ mọ́ndé sí sátidé ọ̀sẹ̀ yìí ni o ìlera ní ogún ọ̀rọ̀ ọ̀rẹ́ wa mọ̀wòrán rẹ níran irúfẹ́ kùdìẹ̀kudiẹ yòówù tó bá ń bá ọ fẹ́ra alágọ̀ọ́ ara láti orílẹ̀ èdè kanú ẹsẹ̀ tètè tára ṣàṣà kó o máa bọ̀ níbi ètò àyẹ̀wò ọ̀fẹ́ yìí ọjọ́ mọ́ndé sọ́jọ́ sátidé yìí ni o kó o wá jàǹfààní ẹ̀dínwó lórí gbogbo natural medicine tó bá rà pẹ̀lú àwọn supplement lóríṣiríṣi ọ́fíìsì wa tó wà ní number 31 express building opposite polymole junction ring road ibadan ní ètò àyẹ̀wò ọ̀fẹ́ yóò ti wáyé o fún àlàyé ẹ pé 090-26-45-99-44 090-26-45-99-44 tàbí kẹ whatsapp 080-66-68-33-33 olú rage wellness and healing center pẹ̀lú natural medicine ìlera rẹ̀ di pípé.
3: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
4: And the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42 Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
5: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level College, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level College. We also offer SAT, IELTS, GCE, UTME, and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
6: Tunde ore mi.
7: So
6: pe special. Lekan si.
7: Special.
8: We are the future.
9: Attention parents. Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy present the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, we are the top 1% are made.
1: Eka bo pada o iroyin ti fun tedo na lo si nte so wa waju ikanni omoluabi splash 105.5 fm ile fufun bala o felele ni lo ti badan gbogbo eyin eyan wa ile ite wa ni tekan ojara te nwo wa osuba yin re o labande lagbe fun yin lati kanni omoluabi gbogbo eyin te wa n gbo wa jake jado ile yi ati loki okun adupe po lowo yin ife lo so wa po o Oluwa ba ko ni joja lai lai. O de jawe we in daily post le to jade fun taaro to ni bi ti eni to ti gba kan ri. Je olori eleto abo si eni ti se olori ologun orilede wa Nigeria. Olori ologun ohun o ti do ni ogbe o. General Sani Abacha ni ta wa le ni ta n pe ni to je olori iko eto abo e. Iyen ogagun feinti Mustafa as Hamza. Nigba ti o mo so lori awon isele kan le to ni se pẹlu ipakoda Sani Abacha o se lalaye gbigbe ewo o gbogbo to ni se pẹlu pipakoda Sani Abacha fọnran re inbe lakata awon doni doni dola gan ni pẹlu Mustafa en to bes ni se apejuwe awon oro kan eleyi to bode lati akata en to ti gba kan ri jo lori eyin ni fun ile ise otelemu yen lolede wa Nigeria yen Dennis Amachiri leyi to se lalaye pe oro gbogbo to ni se pelu ipapo da Abacha o na lo mo ti fun tedo re oni se ri gbolohun ti nbode lati akata Dennis yi iro funfun balawu o na lo bade o nigba ti o mo so pelu awon oniroyin ni bi eto kan eto ni se pelu iranti general Azan Usman eto waye yen ni gbogan la ti iranti eyi ti be ni ipinle Katsina o se lalaye gbe ewo ke tun wo bi o gbogbo to ni se pelu ipakoda Sani Abacha ko si enikeni to le moto ohun o nitori pe o ngangan o na ni olori iko eto abo re nigba ti o mo pa biya bi don roscoro o gbe kilo wi ni o ni se be ranti pe ojo kejo osu kefa odun 1998 o na ni alaye dagbere faye pe o digbo se onise ri ona e to gba dagbere faye ohun onise o pelu ki okan e ti sise tele tele ko dede duro lojiji e ti won pe ni cardiac arrest o tesiwaju onise wari awon gbolo nkan le ti se lalaye pe lasiko gba ti babo baba oniyan na niyan n ton bele lowo o ye ko ti ye yin pe lasiko gba na gan lo pa na pi o oni e ko ndi ido ke seri omode oro te n gbohun iro funfun o n lo bade nigba ti mustafa yo ma sapejuwe dennis amachi o se lalaye pe se ri odo mokunrin yen omo kekere yen awon eyan kan ni ape kale pe ya lo ko awon nkan kankan nipa Sani Abacha le to si je pe gbogbo to ko patapata ero funfun balawu o na lo bade o nje bo gan wa lalaye te dagbere faye podigbo se oni fọran bo ti dagbere faye podigbo se tori pe ero ti ma mu ni muse owo eni yaworan le e ta pe ni cctv footage o lo nbe lakata ohun almustafa iwe iroyin daily post gbe laaro otuni ele igba o ke se ri e nbe
0: o da to emi na tun taju kan mo nlo tara baun bi irin ba korin dodan ni ki okan o te
1: yes ke
0: okan tin te bayi o meji gan le te marun le te ojari
1: lo ba ti re
0: iroyin na re o fe gbe fe mo jani won ni to enikan pataki to je olori eka eto isuna owo fun awon koloran si agbesumo mi ti Islamic State of West African Province ISWAP o ga o atun ati awon mo re okunrin meji ototo won ni na ni won ti so wipe to awon gba fo ga awon o nigba ti won ri iko iriju ti le se ologun le Nigeria 3 battalion battalion keta ele to je pe labe iko iriju ti Harinkai na ni won wa ni ipinle Borno ni won ni won ba jo ohun ija sile won ni awon metu re mi awon o leja awon ti gba fun won o ile ise ologun le Nigeria fidi e mule nipa isele yi o ninu atejade oro to bode nigbati o ti do wa lale pere patapata tan lojo abameta Saturday le ton toka re pe aseyori eyi lasogan na ni atun le pe ni ona abayo otun kan aseyori nla kan lojupona ati gbogun ti igbesumo mi en ti se olori eka eto iroyin fun ile ise ologun le wa ti ko ti Harinkai iyun jagunjagun Mohammed Goni ninu oro to bode na lo soro balogun Mohammed Goni soro wipe e gbo awon agbesumo mi yi nipa to funra re ni nkan bi ago meje o ku iseju meedogun aro ohun na ni o ma ni ohun o se mo o ti ohun metu re ohun metu ija re mi eyi ta n so yi ojo keedogbon oṣù agẹmọ oṣù keje tá a wà yìí ni òpópónà ladari ìjẹgàrawà tùnà kálíà tó lọ báwọn sí agbègbè ti gàmbórù wúlgò léè tó sì jẹ wípé gbogbo ẹ àwọn ọ̀nà yìí jẹ ọ̀nà kan gbòógì tó jáwọ ìpínlẹ̀ Borno ó sọ̀rọ̀ ni ìṣẹ̀lẹ̀ ọ̀tún tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí tó jẹ pé àkọọ́lẹ̀ àṣeyọrí ló jẹ́ fún iléeṣẹ́ ológun àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ náà ló wáyé láàrin bí ó ti ṣe jẹ́ pé àwọn kọlọ̀ràn sí agbésùmọ̀mí yìí wọ́n ń ṣe ṣaká sí àwọn èèyàn lè tó sì jẹ́ pé odindi agbésùmọ̀mí 46 àti àwọn mọ̀lẹ́bí wọn náà ni wọ́n mọ̀ọ́mọ̀ sọ pé tọ́ àwọn ò ṣe mọ́ àwọn ti jáwọ́ nínú ìgbésùmọ̀mí tí wọ́n sì gbà fún ọ̀gá àwọn gẹ́gẹ́ bí goni ṣe sọ ni ìpinnu arákùnrin tá à ń sọ̀rọ̀ èyí láti mẹ́tù ìjà rẹmi mọ́wọ́ ìjà sílẹ̀ wọn náà ló wáyé o lẹ́yìn tí wọ́n rí bí ọwọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà àti iléeṣẹ́ ajagun òfurufú ilẹ̀ nàìjíríà tí ó jẹ́ pé ikọ̀ ìríjú ológun ti Harinkai wọn náà ni wọ́n gbé kalẹ̀ bí wọ́n ṣe ń finá mọ́ wọn gidi wọ́n wò pé tọ́ eléyìí tí ń bọ̀ látòkè yìí ebe ran baba fo ba ogun sugbon ta ti ran baba latoke wa bale bage lo jiji yi tan wa mo bi e pari eni ti o so le si na ba ni to oluwa mi o e oluwa mi o e ba o ku ise otan in se mo mo gba fun yin e wa mu mi e wa mu mi
1: o da ba
0: won ba mu
1: won wa lo mu o
0: ati awon mo re meji lokunrin
1: iwe isagbesun mo mi eh si isakonana tolagba eyan dada si ni
0: confirm
1: ni apati
0: apati agan
1: o de je tutu e so waju tori pe ogbogbo to ni se pada omo ile de wa Nigeria meji kan ele tori ti koyo ku ile South Africa o awon ile de wa Nigeria ele ti ijoba ile iran lowo lati dan pada so ile de baba la baba won won ni kaluku won ni amati bes ni salaye won ojuri o e ti enu won to si nso fun awon ile de wa Nigeria kaleba mo nti sele gan nile South Africa papa julo bi awon omo le o se gbogun ti awon are eleyi to fi akata won se ibugbe awon mejeje won eleyi te pa biya bidu oro o yen lana ti se ojo abameta Saturday nibi eto kan eleyi to ni se pelu riru awon odo eyi to de lati le oke ni agbara eleyi to waye ni ilu Abuja won ni eni ti se oga agba eni fo gbogbo to ni se pelu awon omo le eleyi to fi ile okere se ibugbe ebe eran ti won mami abike dabiri erewa o na ni ani won fi eto finimole awon mejeji won fi han won pe wo awon eyan wa mejeje esede lati le South Africa re o eje won ba wa soro on toju won ri awon ipe nije eleyi ti won koju nile okere eleyi ti won wa okan lara won eleyi te poruko te ni Maria Adeyemi o se lalaye pe se ri ohun ojuri ni o enu to woroyin owo selaye oro benu oba ni ibo nje kini to sele lasiko gba to fi wa ni orilede South Africa o ni ese ose mudupe lowo yin o ni se ri awon wahala kokoko bele o na ni lati kokoko ri iwe pe bo wa nbi o omo Nigeria ni mi sugbon sa mo fe mo gbe nile South Africa o ni yodogun dode beyin o gbagba we be lati mo gbe iyen nile South Africa ese yin o le ni elekeji o lo mo padanu to po gan ni o awon owo ohun e to se be to ha sile South Africa onise wari papa bari re ni pe fun opolopo ojo fun opolopo osu e to tun gbadu odun o na ni ohun atoko ohun la won fi pinya le to se pe awon ipenije to dojuko nile South Africa on lo sokufa be o wa dupe lowo eni ti se lo lede wa Nigeria Shoaju Bola Ahmed Tinubu latari eto ohun eleyi ti egbe kale o lati ma fi dun awon eyan te esede lati orilede bomi wa so orilede wa Nigeria te jo mo le yi lati fi dun won ninu Maria Adeyemi nigba to won soro nti e o orise ride to hun de yi ta ba so nipa ka se nje ko dun alase to mo we oni ise to yan layo ni o o si setan lati samulo ebo to ni lati tu fi gbe orilede wa Nigeria
0: na nge
1: o
0: ma dana fanchu
1: a ma je ka ma ra lowo re ka ma je
0: ile
1: baba e na lo kuku wa yi
0: abi to
1: ko be si ni sere re nbe
0: ko gbege
1: o si to buru o
0: gbege
1: o tun wa tesi waju ni awon re le te gbe kale ni iwe iroyin Sunday Punch o bi o kan lara awon eyan won le to na ti pada de so orilede wa Nigeria keko ni koda chemical engineering student gan ni o tesi waju ni awon re le to so o pe e wo eto eko ohun lohun o pada wo igi woroko eleyi ti
0: dana ru
1: latari wahala eleyi to si bele nbe ni oni ke si mo wa wo bo n ti je akeko lohun ohun tun ni awon akeko tohun tohun se idanileko fun le to je pe won le ni ogbon niye le to si je pe gbogbo wahala to bele ni le South Africa o na lo mu ko na sa ku nbe o ko won mo bo wa so ilede baba la baba awon eleyi ti se le wa Nigeria awon mejeje ohun ninu awon oro eleyi ti egbe kale o wa se lalaye pe ninu nta won nreti o na ni pe kan na be si ni gbe daada se nile baba la baba awon eleyi ta wa yi le to se pe baba ni ka so gan ko si to buru ninu igbese be iwe iroyin Punch lo gbe ele igba ke seri e nbe
0: kaabo ya seri ye tun sare mu oko seri o
1: yes ke ke
0: iwe na re ni apo odo temi nbi bayi kin kan sare mu papapa ni nibi ti won ti so pe to ajo ti eleto abo are ni labolu won ni na ni won ti bere won ti siso loju egun eto ipolongo kan ele ti won ma fi dawon eyan leko nipa ba se le daabo bo are ni papa julo lawon ile eko kan ni ipinle ti Abia àjọ elétò ààbò ara ẹni làbò lu Nigeria Security and Civil Defence Corps ẹ̀ka ti ìpínlẹ̀ Abia ni Umuahia ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ wípé ẹ ò gbọ́ àwọn ti bẹ̀rẹ̀ àwọn ètò kan káàkiri ti ìbútòrò ilé ẹ̀kọ́ ti ń bẹ ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún láti máa ṣe ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ tó péye ìlanilọ́yẹ̀ fún àwọn ènìyàn àwọn akẹ́kọ̀ọ́ gbogbo àti àwọn tó jẹ́ alákòóso ilé ẹ̀kọ́ gbogbo tó dọ́dọ̀ àwọn olùkọ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀ka ètò ìròyìn àti ṣojú tí tó jẹ́ agbẹnusọ fún ẹ̀ka àjọ elétò ààbò ẹni ààbò lù ní ìpínlẹ̀ Abia Ndukwe Egwu lẹni tí ń sọ̀rọ̀ lórúkọ adarí ikọ̀ adarí ẹ̀ka alákòóso ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tó bóde fún àwọn oníròyìn náà ló ti sọ̀rọ̀ tó pe àkórí ètò ìpolongo yẹn náà ní School Safety Sensitization and Reach Out Program yìí náà ni àwọn ètò ìlanilọ́yẹ̀ gbogbo fún ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ àti ètò lónìrànràn fún ìkànsíni láti mọ ìgbésẹ̀ àti bó ti yẹ ká ṣe ohun gbogbo wọn ni èyí náà ni wọ́n fojú sọ ní pàtàkì fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo tí wọ́n ń bẹ ní ilé ẹ̀kọ́ láti dá wọn lẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ fúnra wọn gan pàápàá kí làwọn nǹkan tí wọ́n lè ṣe lásìkò tó jẹ́ pé ìmẹ́hẹ̀ ètò ààbò ó ń dúnkùkù lájà mọ́ wa báyìí ọ̀nà wọn lálé gbé ìgbà tá a bá gbọ́ pa kí ló ń tà lè sáré ṣe àti ní pàápàá wípé ní ṣàkíyèsí àwọn ewu burúkú tí ń bẹ nínú ká máa jẹ gbòógì olóró mímu fífà títà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dórí fínfín nígbà tí ń sọ̀rọ̀ lásìkò tí wọ́n gbé ètò náà kalẹ̀ ní olú ilé iṣẹ́ ẹ̀ka ti elétò ààbò ara ẹni ààbò ìlú ọ̀hún ọ̀ni Chukwu Emeka Odimba ẹni tí ṣe olórí wọn mẹ̀ tó jẹ́ adarí wọn ló sọ̀rọ̀ wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ tòun ti ìtanijí yìí náà ló jẹ́ ètò tí àwọn ti rò lárògún tá a sì gbé e kalẹ̀ láti lè rí wípé yóò máa jẹ́ àṣà ọ̀tun fún ìpinisákèsí àti mímọ àyíká ẹni dáadáa pàápàá jùlọ kó lè jẹ́ pé èèyàn máa wà ní ipò tatí were ń tèkúté ilé àti làkàsìmàgbò tí gbẹ́kún ọmọ rẹ̀ kó má tatí were tá a fi ṣọ́ra ó ní a sì nígbàgbọ́ wípé àfojúsùn wa bí a gbé e dé àti àyè táwọn bá a dé yẹn náà yóò túbọ̀ ṣe àǹfààní púpọ̀ fún àwùjọ kí ó lè jẹ́ pé àlàáfíà yóò lè jọba ní tòrótìbù ìpínlẹ̀ Abia. Tọ́ ọ̀kọjẹ́ bí ó ti jẹ́ láàárọ̀ tòní lórí ti ìfúntẹ̀dọ̀ròyìn gẹ́gẹ́ táago mẹ́jọba ti lò òun náà ni kẹ́ ẹ pàdé ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olúwa ṣeun Makinola lórí ètò tá a pè ní turn it up bó bá di láago mẹ́wàá òwúrọ̀ yìí òun náà ni kẹ́ ẹ pàdé Ṣadé Àpótí Ẹ̀rí lórí ètò tá a pè ní wákàtí ìyìn ìyìn rẹpẹtẹ àlejò rẹ òun náà ni prophet Emmanuel Adiagbo ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Peculiar bẹ́ẹ̀ ni bó bá di láago mẹ́wàá alẹ́ pàdé Tọ́lání Aládélájà lórí ètò èyí tá a pè ní ìsinmi aláyọ̀ tó ó ṣe ó màmá ṣe ó ṣe ó màmá ṣe ọ̀jọ̀gbọ́n ayọ̀rìndé bá ń gbé ṣeṣe bẹ́ẹ̀ ọlọ bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n ayọ̀rìndé bá ń gbé ṣe dágbére fáyé lẹ́ni ọdún 94 years ọ̀jọ̀gbọ́n ayọ̀ bá ń gbé ṣe ní tá a bá pè ní kúkú ayọ̀ bá ń gbé ṣe ọ̀nà ni ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́ka ti ìmọ̀ ẹ̀dá èdè tá a mọ̀ sí linguistics the first Nigerian professor tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ bàbá ṣe bẹ́ẹ̀ bàbá dágbére fáyé ní ìjẹta ti ṣe ọjọ́ ẹtì kí ọlọ́run kó bá ní rọ àwọn mọ̀lẹ́bí wọn lójú
1: bẹ́ẹ̀ sì ni
0: kó ṣọ àwa gbogbo náà tó kù lẹ́yìn
1: kó tẹ́ wọn
0: sí afẹ́fẹ́ rere tó ẹ ṣe wọn bí ó ti jẹ́ náà rèé ìpín ìpéjúlá aláfilà mọ̀ọ́gí mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ọlọ́yọ́jú ọ̀pẹ̀lọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ ṣé ò sí ẹlẹ́fánsòlò àkànṣe àjànà kó tẹ́gbà àgbòjẹ́ ẹ̀fọ̀n papọ̀jọ́ ṣé mo jẹ́ ọ́ ní nǹkan ni ojú tó fi wò mí ìyẹ́ ó ṣàrò
1: ojú kò jẹ́ mí ní nǹkan ni
0: kí mo jọ́
1: à ń gbà bá ṣe tán lélẹ́ yìí
0: kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́ kí wọ́n lo wá ń wò mí lórí afẹ́fẹ́ báyìí.
1: adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tí ẹ bá jẹ ìròyìn ti fún tẹ̀dọ̀ láàárọ̀ tòní ó ti rókè inú ẹja tún pàdé fún àkọ́tun rẹ̀ gbogbo bó bá di lọ́la títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínìyí náà ni ó aminat adetun badmus onorúkọ tèmi mọ́tàlá yé eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ mọ̀mọ́
0: alẹ́tìlẹ́
1: mọ̀mọ́
0: àgbàjọ́rà fún
1: mọ̀mọ́
0: bí mọ̀mọ́ ló báyìí ló kù
1: ìyá ṣẹ̀rí
0: ọkọ̀ ìṣẹ̀rí ẹgbẹ́ dáná ní ó ṣe lẹ́gẹ̀dẹ́ ọgbẹ́rẹ́gẹ́dẹ́ tí ó yọmọdé
1: ó lóko dúpọ̀ ní orosí wọn ó ṣe dáadáa.

Ọlọ́run ọkọ̀ tèmi ti múra, èmi ò sì máa fi ogó ti tèmi kọ́ orin yìí. Èmi ò máa yan Ọlọ́run ní gbogbo ìgbà àti àkókò fún orí ọ̀fẹ́ àti àǹfààní eléyìí tó ń fún mi ní gbogbo ọjọ́ ìsinmi báyìí láti wà lórí ètò wákàtí yìí. Mi ò fojú dí torí mo mọ̀ ń pé orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run náà ló dì wá mú nínú ìrìn àjò ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá tá a ti wà lórí ètò yìí àti lọ káàkiri. Síbẹ̀ Ọlọ́run tún fún wa ní orí ọ̀fẹ́ láti tún padà sí orí ètò yìí ní ìkànnì Splash FM 105.5 lónìí Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹfà nínú oṣù keje. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹyin tẹ wà ń bẹ̀ yẹn pẹ̀lú wa ní gbogbo ìgbà tẹ máa ń wà lórí ètò yìí náà ni mò ń kí láàárọ̀ yìí pé a kú ojúmọ́ a kú Sunday tuntun míì. Àmì Ọlọ́run tó wà lára wa kò kú ní ṣí kúrò lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Èmi àti Ìtúnú Dixon náà látúnjọ wà lórí ètò gẹ́gẹ́ bí ṣe wá. Àmì Ọlọ́run ohun tí mo ṣàkíyèsí náà ni pé gbogbo ọba ló máa ń ṣàmì sí nǹkan tó bá jẹ́ tiẹ̀. Látorí kẹ́tẹ́kẹ́tẹ́ ọba, látorí màálù ọba, títí dórí àwọn ẹrú àti ìwọ̀fà ni wọ́n máa ń dáṣọ fún wọn tí wọ́n fi ń dá wọn mọ̀ yàtọ̀ ní àwùjọ ìlú ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ni Ọlọ́run máa ń ṣàmì sí àwọn tó bá jẹ́ tiẹ̀. O máa ń ṣàmì sí wọn lára. Àmì Olúwa ò bẹ lára tèmi, èmi mọ̀ bóyá ó wà lára tìyẹn, ṣùgbọ́n mo ń ṣàkíyèsí bẹ́ẹ̀ wípé àmì yìí ó ń pẹ̀lú mi káàkiri. Ìtorí náà ni ẹnikẹ́ni kò ṣe lè ṣe mí ní ibi. Bíbélì ló sọ bẹ́ẹ̀,

0: rí tó jẹ́ ẹlẹ́sìn tí ó sì bó bá rántí irú ẹni bẹ́ẹ̀ rí bóyá ẹnìkan wà tó mọ̀ bẹ́ẹ̀ rí bí kò ṣe pé òdodo rẹ bá ju ti irú ẹni bẹ́ẹ̀ lọ o kì yóò lè wọlé sí ìjọba ọlọ́run.
1: What is needed is a righteousness of a different type altogether, one that goes beyond external ceremonies, attendance at church gatherings. Something more than outward respectability.
0: Ohun tí ẹnìkọ̀ọ̀kan nílò láti wọlé sí ìjọba Ọlọ́run ló ní òdodo, òdodo irúfẹ́ èyí tí ó yàtọ̀ gedengbe sí èyí tí ń bẹ nínú ẹ̀sìn, irúfẹ́ òdodo tí ó tayọ òdodo ìlànà ẹ̀sìn àti èyí tí a ní nínú nídarapọ̀ mọ́ ìpéjọpọ̀ ẹ̀sìn. Àbí ohunkóhun tí ẹ lè mọ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn tí ó tayọ jùlọ.
1: The greatest and most respected religious leaders in Jesus' day did not enter the kingdom of heaven.
0: Ẹni tí ó gbajúgbajà jùlọ ní àkókò Jésù Kristì nínú ẹ̀sìn rẹ̀ kò wọlé sí ìjọba Ọlọ́run.
1: Something else is needed beyond what they possessed.
0: Nítorí ohun tí ó nílò láti wọlé sí ìjọba Ọlọ́run kì í ṣe yàtọ̀ sí ohun tí ó ní.
1: Jesus warns further in Luke 13:23-28.
0: Jésù kìlọ̀ ní Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlélógún sí ìkejìdínlọ́gbọ̀n.
1: Someone asked him, Lord, will only a few be saved?
0: Ẹnìkan bí Jésù léèrè níbẹ̀ wípé Olúwa, ṣé ìwọ̀nba ènìyàn péréte díẹ̀ ni yóò di ẹni ìgbàlà níbí?
1: So he said to them, exert every effort to enter through the narrow door, because many, I tell you, will try to enter and will not be able to.
0: Nígbà náà ni ó wí fún wọn wípé ẹ sápọn láti wọlé sí ẹnu ọ̀nà tóóró náà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni yóò gbìyànjú láti wọ ọbẹ̀ ṣùgbọ́n wọn kì yóò lè wọlé.
1: Once the head of the house gets up and shuts the door, then you will stand outside and start to knock on the door and beg him, Lord, let us in. But he will answer to you, I don't know where you are from.
0: Nítorí ní kété tí balẹ̀ ilé bá dìde fúyà láti tilẹ̀kùn ilé náà, nígbà náà ni àwọn tí ó kù yóò wà lóde tí wọ́n mọ kankùn, wọ́n sì mọ bẹ̀bẹ̀, wọ́n mọ wípé Olúwa, ẹ jẹ́ ká wọlé, ṣùgbọ́n yóò dá wọn lóhùn wípé ẹ lọ kúrò lọ́dọ̀ mi, èmi kì í mọ bí tí ẹ ti wá.
1: Then you will begin to say, we ate and drank in your presence, and you taught in our streets.
0: Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí wípé, Olúwa, a mọ̀ ọ̀ràn tí wa mọ́ ni, ajọjẹ ajọmu ni, kódà ẹ wàásù ní òpópónà ibùgbé ibi agbègbè ilé wa.
1: But he will reply, I don't know where you come from, depart from me, all you evildoers.
0: Ṣùgbọ́n yóò fọ̀hùn, yóò fèsì wípé ẹ lọ kúrò lọ́dọ̀ mi, èmi kò mọ ibi tí ẹ ti wá, gbogbo ẹ̀yin oníṣẹ́ẹ̀ṣẹ̀.
1: There will be weeping and gnashing of teeth when you see Abraham, Isaac, and Jacob, and all the prophets in the kingdom of God, and you yourselves thrown out.
0: Ẹkún àti ìpayín keke yóò wà fún yín nígbà tí ẹ̀yin bá rí Abrahamu, Isaaki àti Jakobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba Ọlọ́run tí ẹ̀yin fúnra yín kì yóò lè wọlé.
1: Dear listener, many will attempt to enter the kingdom but will not be able to.
0: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ láti wọlé sí ìjọba náà ṣùgbọ́n tí wọn kì yóò lè wọlé o.
1: Something far greater is needed than listening to sermons, than partaking of communion.
0: Ohun tí a nílò láti wọlé sí ìjọba náà, ó tayọ gbígbọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run nìkan àti jíjẹ oúnjẹ alẹ́ Olúwa.
1: Oh, how multitudes will cry out in anguish on that day.
0: Ẹ̀yin náà fojú inú wo bí ó ti bí àwọn tí yóò máa sunkún nínú ìpayín keke yóò ti pọ̀ tó ní ọjọ́ náà.
1: We listened to your messages. We sat at your table and shared from your bread and cup.
0: Wọ́n máa wípé, àwa gbọ́ wàásù ọ̀rọ̀ Ọlọ́run tí o wà tẹ̀yìn wà, a sì jẹ, a mu, kódà a jóúnjẹ alẹ́ Olúwa níbi tábìlì.
1: But their begging will fall to the ground.
0: ṣùgbọ́n gbogbo ẹ̀bẹ̀ yòówù kí á bẹ̀ẹ̀ jọ náà kí ó ní ìtumọ̀ torí ẹnikẹ́ni kí ó dá wọn lóhùn.
1: And Jesus will reply, I do not know where you come from. Depart from me, all you evil doers.
0: Yesu yo si tun soro na fesi jade wipe e kuro ni odo mi emi ko mo bi ti egbe ti wa gbogbo eyin oniseese.
1: No, entrance into Christ's kingdom is not gained by hearing the word. You must be doers of it.
0: Je ko ye o wipe gbigbo iwa soro Olorun nikan ko le mu o wole si ijoba Olorun o.